0: Minister of Water Resources and Sanitation, Professor Utzev. Aratagi, again, I adore me on also to a Nikono Semana, Governor Senator Okwewu. Aratai, Vidani, we been able to do it, even Osero, even on a general has water on the aha, IHLC, Oni, Onozeva Norivo. Onozeva Norivo. Oh, logo ni nansu bi onoke nancho sanu aratage en logo ni ekigbono na mi ekidobi wona bi uwaibe no kokunde necho university oke ni on logo ni mesuile ni nancho nansu ge on logo ni ulogo no na mi genya non-academic staff union ọ̀hàchìlì dẹ́nukẹ́nàchọ́ ìsánú ọ̀táyì senior staff association of Nigeria University. Gẹ́ olóògùn náà gẹ́ nọ̀díà nàìjíríà náà èdèkẹ́ dùbíwọ́nà wẹ́kẹ́ èyí ọ̀pá àlàyébá wọ́dẹ́ náà rẹ̀rẹ̀ ṣáná mi ọ̀yí wọ́dẹ́ náà ọ̀pá náà wá ti wọ̀. Gẹ́ ìfẹ́ sórí wọn nọ̀díà nílé ṣẹ̀wò fẹ́ ní rẹ̀ lóní rẹ́jí lọ́mí ihò ní wa musẹ́. Gẹ́ wẹ́kẹ́ ní bí èmi èso èso náà mi gẹ́ yá ọ̀yẹ́ ẹ̀dá ní rẹ̀ lóní wọ́dẹ́ náà ọ̀pá wẹ́kẹ́ ní olóògùn ní èdèkìtà táyé ebe ní ẹgbẹ́ pẹ́dẹ́. Ni ọgbọ́n wi ọni ukí nọ́ọ́sẹ̀ náà náyẹ̀ náà wọ́n ni wípé náà 2026 gé ẹ̀dẹ̀ ní èdídóbi wọn náà ọ̀kìṣà kàkà gbé èékìyẹn gbé ọ̀kìchín ewì ní àlò ọ̀sásán sáálà láwí ukí nọ́ọ́sẹ̀ iṣẹ́ wi ọni wípé náyẹ̀ yìí náà 2026 ẹ̀kẹ́ ní ewì náà náà mi gẹ́nyà. Ọ̀nà gbẹ́gbẹ́ Nàìjíríà ọ̀mọ̀gàjà ológun Nàìjíríà náà jẹ́ Minister of Education Tunji Alausa. Ọ̀rẹ́ tọ́ta Nàìjíríà dágbàre táyé àmì ẹ̀gẹ́ ya inísun ẹ̀wò wà rògbò pàẹ́ ó sáni wọn ìbí èmi sí nà yẹ kẹ̀kẹ́ ní rẹ̀ rẹ̀ rògbò pàẹ́ ní rẹ̀ alúrẹ̀ àló ìwádà lò owó dẹ́nà kẹ̀kẹ́ ìbẹ̀ azẹni tata dòbí wọn náà rìwọ́ ẹ̀nà ọdún bí wọn náà ní kọ́ni dẹ́nà ìyàwó dúbọ́ níwọ̀n náà èyí tàtí wọn náà rí ọ̀ntì ọlọ́ sátẹ̀tẹ̀ náà wọ́n akirinde iro oni non-academic staff union bi senior staff association of Nigeria universities iro tai yokesan yena ma sare mawi esa banakola radio oja inanya mena oyo aso no seva iko shaba oriso sele wa bunu ware kama o ba de no le wa fuke zo bojo ye ba kama o yi ari wo ma die je wale wa bu
1: ku dede wo yi ẹsẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Ishaba Nakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ọdẹ́sẹ̀ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè ti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Uromi láti ṣe mẹ̀dọ̀ nípa ìpolongo òṣèlú ẹgbẹ́ wọn fún ìbára sílẹ̀ fún ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Ìjọba àpapọ̀ ti rọ ìjọba ìpínlẹ̀ Edo láti san ìdá 25% èyí tí ó kàn wọ́n nípa àjùmọ̀ṣe iṣẹ́ adágún omi èyí tí wọ́n gbé kalẹ̀ sí ìpínlẹ̀ náà ní ìpínlẹ̀ Edo. Àjọ NASU àti SANU ti kéde wípé ó ti di dandan à ń gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún yìí. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. A ti rọ gbogbo àwọn olùgbé ìlú Uromi lápapọ̀ láti jìnnà sí òṣèlú ẹ̀tanú nípa pé ká máa sọ̀rọ̀ kùbákùngbé sí ara ẹni látàrí wípé a fẹ́ ṣe ìpolongo fún àwọn olólùfẹ́ wa nínú ẹgbẹ́ òṣèlú tó lúkálukú báyàn láàyò. Ìpè wáyé nítorí gbogbo rókèrúdò èyí tó ń lọ láàrin ìgboro òun ni wọ́n ṣe gba àwọn èèyàn nímọ̀ràn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé kò sí ohun tó yẹ kó fa rògbòdìyàn nítorí wípé oníkálukú ló ní olùdíje tiẹ̀, oníkálukú ló sì ní ohun tí ẹgbẹ́ rẹ̀ fẹ́ ṣe. Ṣe ló yẹ kí oníkálukú ó mọ̀ wípé àwọn olùdìbò ni wọ́n bá lọ́rọ̀ kán má máa fi gbogbo ìgbà sọ̀rọ̀ kòbákùngbé sí ara wọn kó má di wípé ọ̀rọ̀ náà yóò bọ́ sí ibi tí agbára ò ní ká mọ́. Ṣe ni kí oníkálukú sọ ohun tó fẹ́ ṣe fún aráàlú nítorí pé èyí ni kókó jùlọ. Gbogbo ohun táráàlú fẹ́ òun ni kí wọ́n máa sọ kán yé sọ ọ̀rọ̀ kòbákùngbé èyí tó lè darúgúdù sílẹ̀ láàrin ìlú. Ìjọba àpapọ̀ ti rọ ìjọba ìpínlẹ̀ Edo láti san 25% owó èyí tí ó kàn wọ́n nínú ìpèsè adágún omi èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà. oro ijade lati enu eni to je minister fun eto oro mi to ma jara ati bi ilu yo se ma foni foni iyen ojogbon Joseph Utsev on lo so oro yi nigba ti o lo kan si gomina Monde Opebolo ni office re ni ilu Benin o so wi pe ki ijoba ipinle Edo tete karamasiki lati san owo yi tori pe ohun ni yo je ki pipari adagun omi ko ya ni kiakia o si so gbangba wi pe ti won mo itumo ti tete pari ise yi nitori pe ohun ni o tete ma pese omi to mo gara fa awon aralu ohun na ni won o fi ma pese ounje fun awon agbe nigba ti won ba gbe adagun odu ti won fi pese ounje ni inu oko ni gbogbo ipinle Edo ati agbegbe re ajo Nasu ati Sanu iyen awon osise ile eko giga university iyen awon ti ki se oluko iyen ni Nasu awon Sanu ni awon oluko agba ti ile eko giga university ti koleta si minister fun eto eko wi pe ki awon ma ba gbe igbese to lagbara ni awon se pe ipe yi sugbon ti won o ba gbe igbese ko to di ojo kini osu karun odun yi awon ogun yan gole iyanse lodi nitori wi pe awon ti ko sinu letter lati wa fun ijiroro lori oro owo ajemonu awon ati awon ohun ti awon fenu kusi leta ti won ko yi o ni eni ti o je akowe Nasu Peter Adeyemi ati eni ti o je are awon Sanu Muhammad Ibrahim Fowosi ti won si finance si eni ti o je minister ni office re iyen Tunji Alausa eyi ni a o fi se asekagba iroyin toni o digba kan bi ojojo se ri ni bi kibi ti e tin gbo wa eyi ni ile ise Sabana Kula Radio bi to kale si ilu Yoruba iroyin lo nde se ti gbo yin lati enu Openi Bola Gade Owolabi saaju e je ka gbo awon koko nuru yin na orilede Nigeria ti yan Namba pajawiri nye 112 layo fun ipe ti enikeni ba wa ninu lasibu kan iba awon osise ni oro ni tubinu bi ati ima waye aye lati mu ederun ba won olo je ki ohun ri awon asiyori se ta lo soro yi gomina ipinle Edo lo so be Eto abo to n se segesege ari na ari lo ari se ohun ni o n fa ohun ti o le ko ba awon osise ni orilede Nigeria are lo so oro yi wayi o eje ka gbo iroyin na lekunrere latari eto atunto eyi ti ijoba orilede Nigeria gunle ijoba Nigeria ti yan namba kan ti won pe ni 112 gege bi namba ipe pajawiri fun enikeni lati pe awon agbofinro abi awon ti o ba wa ni aye lati ran se iranwo fun enikeni ni ibikibi to ba wa igbese yi waye latari ipade eyi ti awon abeun lorilede Nigeria

0: Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, arákùnrin Alfred Ekata sọ wí pé ìgbésẹ̀ gidi ni ìjọba gbé yìí, nítorí wí pé ìgbésẹ̀ yìí ni gbogbo àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà máa ń gùn lé. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wí pé orílẹ̀-èdè Nàìjíríà lè máa kọminú sí ìgbésẹ̀ yìí, àti wí pé wíwúlò nọ́mbà yìí ó wà lọ́wọ́ àwọn aráàlú, ó wá sọ wí pé ọ̀pọ̀lọpọ̀ aráàlú ni ò ní gbàgbọ́ nínú ìjọba látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúntò tán ń ṣe, ṣùgbọ́n òyìn ìjọba wí pé wọ́n ṣe tí wọ́n lè ṣe, àwa ènìyàn náà ni ká ṣe tọ̀dọ̀ tiwa kí nǹkan kó lè rọgbọ fún oníkálukú. Ìbáṣepọ̀ dáadáa tó wà láàrin ìjọba àti àwọn òṣìṣẹ́ òun ló fà tí ìdàgbàsókè ṣe wà ní ìpínlẹ̀ Edo. Gómìnà sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń ṣe àyájọ́ ọjọ́ ọdún àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 2026. Òun ni ó fi ọ̀rọ̀ iléde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí òun ti gbé ṣe fún àwọn òṣìṣẹ́ òun ni ó jẹ́ kí òun lè ráyè mójútó ìdàgbàsókè ìpínlẹ̀ náà. Ní ara rẹ̀ ni tí òun sọ owó àwọn òṣìṣẹ́ di 175,000 àti pé òun san owó oṣù 13 fún wọn, tí òun sì jẹ́ kí owó náà kó máa jẹ́ sísan ní kíákíá. Ètò ààbò tó mẹ́hẹ àìríṣẹ́ àìríná fún àwọn òṣìṣẹ́ òun ni ó lè mú àìlọsíwájú àti àkùdé bá àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí wáyé nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Sẹ́nítọ̀ George Akume, tí ó sọ ní gbangba Eagle Square ní ìlú Àbújá nígbà tí wọ́n ń ṣe àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ ní èyí tí ààrẹ fi iṣẹ́ náà ran, tí ó sọ wípé ṣùgbọ́n ohun méjì tí ó jẹ́ ìṣòro fún àwọn ìjọba ní ètò ààbò àti ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́, ó wá ṣàlàyé wípé ìjọba kò bẹ̀sùbẹ̀gbà láti dojú ìjà kọ àwọn nǹkan méjèèjì tí àwọn sì lérò wípé ìrọ̀rùn ni yóò máa jẹ́ gbẹ̀yìn fún mùtúmùwà. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní ó dìgbà pẹ́.
1: All right, ladies and gentlemen, my name is Semsi Alamanoso, known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sports. The stage is set for the semi-finals of this year's South-South Female Cricket League after intense zonal action in Benin City and Port Harcourt. The league forms part of a busy calendar year for the Nigerian Cricket Federation as most women national team players return to club action after being part of the female Yellow Greens triumph at the 2026 NCFT 20I tournament. In a separate news, Benfica coach Jose Mourinho said on Friday that there has been no contact between him and Real Madrid despite speculation that the Spanish giant could turn to him this summer. In another development, Diego Simeone has singled out Ademola Lookman for praise despite not scoring or providing an assist in their 1-1 draw against Arsenal in the UEFA Champions League first leg semi-final. This is the beat of sport from Asian Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
3: Welcome to Entertainment News from Asian Binoculars Radio Olomi. First, the headlines. Actor Latif Adedimeju and wife welcome triplets. I am a street girl. Bimbo Ademoye clashes with area boys. I am Judy Chinenye. Now the entertainment news in details. Popular Nigerian actor and filmmaker Latif Adedimeji and his wife Adebimpe Adedimeji has announced the birth of their triplets.